0: èmi ọmọ togo hàn àwa kàn án lágbára aṣọ alápá pípẹ́ ní èrè togo bíbẹ́ àsopọ̀ ẹ tó tí ká pẹ́ aṣọ alápá àmọ́ àbóṣe nọ̀nà méjì ọ̀nà chẹ́ńchẹ́ń àbóṣe tí nọ́jọ́ máa mẹ́rin lọ nọ́jọ́ máa mẹ́jọ oṣù ya wá ní èrè savan central maritime ndoa bíbẹ́ ń plateau agbára ìkejì ẹ̀ ó bò lọ tí nọ́jọ́ mẹ́fà lẹ́nogún lọ ń tàntàn oṣù ya wá àbóṣe nèrè kàrà ń nèrè lomi nọ́jọ́ yà díire bíbẹ́ hàn èkó lọ ń bí àwọn fún ẹ ẹnẹ́ wa kàn ẹ́ hàn ń bà díire fún ẹ ní èbó lọ ṣàgbókàgbà aṣọ alápọn ń bẹ̀ ní èbó lo ẹ mẹ́lòye bẹ́ẹ̀ gbà àwọn sì ń tà ń wé má kàn fún ẹ èbó bá ní ń wé má lọ níbẹ̀ tí káyà rí aṣọ alápọn mẹ́lòye àkó fún ẹ bó wà wà nẹ ní ìgbàgbé ń bí àdíire fún ẹ ní kàgbà aṣọ alápọn ó pọnjú ní elọ́nlá bọ́nẹ yé sẹ mọ́ ẹ ń bẹ́ẹ̀ àkófọ̀ fún ẹ aṣọ alápá ń bè bó gbà á kásùn náà bẹ́ẹ̀ aṣọ alápá náà tẹ́ ọ bo aró ẹ pọ́ ní ibà kó máa mú ẹ ń kọ́ ẹ ti ń di ìdíjẹ́lákún yé náà rí ìdí ara líle ń ẹnẹ́ ẹ náà kẹ́ ọ gbé fún ọ.
1: ó ń kọ́ la ata mmanuwa tó kọ́ kọ́ ní ìtàwé mọ́ ìké ìlà tó pàṣẹ ìkéngàdé ká tọ́tẹ̀ ní ìyẹ̀tẹ̀ kárìgbà mẹ́ pátákàrí dòwò ká jọ́dọ̀ tẹ́ nàmì ẹ̀yà àtàtà rẹ̀ tẹ́ni nàmì ẹ̀ ó tàmú la ntòkúrú yẹ tòwò mi yàn yàrá kó à ń bọ̀ kúta àdán ni bàbá tọ́tà rẹ̀ kó tẹ́ nàmì ẹ̀yà kó jẹ́ bá jẹ́ tẹ́ bá tẹ́ ní bí yé ta fi tẹ́lẹ̀ rí nàání ká kó àyè ni yé ta fi tẹ́lẹ̀ rí ní ní ó tàn wọ́n ti ń yé ní yàrá bàbá tọ́tà jẹ́ nàpà kàdẹ́ẹ́ni yé tó ó tàn ó yé nkùrí yé bí sèlè rẹ wọn náà kó ayé bí tàn sèlè kó tàn ó bẹ́ẹ̀ ni kàrà kó tàn kó sèlè kó sèlè pàtẹ́ ló mọ̀ ọmọ ó dá díẹ̀ rẹ kó tàn mìíràn rẹ ọtọ́ wà pàrọ̀ lọ́wọ́ ti yà àti tìǹ ká bọ́ di tẹ́ẹ̀ni rẹ bọ́ yín bó kàn ní wàá ti mìíràn rẹ wàá jẹ bá jẹ bìyà ká kàyí nà mẹ́ bẹ́ẹ̀ ni bó di ká di gbọ́ mọ̀ mọ̀ ko mo ba kina a kina do nga ye taka to ye paka piko kabala na kani akwa ni ba twa na mi ya ko ba adu wala mi ya do ta wala pi mo mo da pan ya do ka da kenda ta mo ko do ni ko ti mini si yo ni oni do pan na de

0: igbákejì ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n títí di ọgbọ̀n ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn kàrá àti ìgboro ìlú lomi àti agbègbè rẹ̀ tí àsìkò pínpín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún tí ẹ bá sì ń lọ ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọ́n yóò kó fún yín lọ́fẹ̀ẹ́ tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn ó dára gidi ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà olùkéde alákòóso ìlera àti ìgbàlódé.
1: Yeah, best.

0: Ogójúkọ múdọ́tíwò dó ti ké ọ. E tọ́nà àgbẹ̀tọ̀bí só ti ké sí dọ̀lẹ́lẹ́ lọ́gbọ́. Ìgbà tààrọ̀ ọ. Àkọsúdọ̀ àkútí pẹ́lú ń kúfi dó. Lámẹ́sẹ̀ ní ọgbọ́lẹ̀ kájáká mẹ́kọ́lọ́ yìí hádọ́ wa tọwọ́. O sọ àfọlọ́tẹ̀ inú ọ̀nà jùkọ̀ tógójúkọ̀ lọ pẹ́ mọ́. Múdọ́ máma àbáfàmẹ̀ lè tógó nígbà dí ìhò lè pé kí máa kọ́ máa kọ́ gbálí gbálí. Wà tó àkú omẹ̀ lè kàlẹ́kà yá hàn àgbẹ̀tọ̀ ó pọ́n yá múdọ́lẹ̀ ní ti Amẹ́ríkà kọ̀. Lómi ilé ń kékeré ìwọ̀n àdénú ìzàlùkì ó lé ti lọ. Báyìí ń kéke àmádẹ tọ́lọ́nà àfọwúlétí lè kó etí mẹ́mi ilé. Wà tó àmẹ́ ńlẹ̀ tọ́ ó. Wà tó àkú ẹ̀dúró mẹ́ lè kàlẹ́kà yá hàn mi. Gòdùgòdù tọ́ wà sọ kúpọ̀n tí ní wo má fi aṣọ ná mi. Kúpọ̀n lọ yá ná lọ́ múdọ́lẹ̀ ní ti mi àkọ́. Kóló fi ni mi àfẹ́ kọ́ lọ. Ìdí mi àpọ̀ ẹ̀lẹ̀ mi àṣọ lọ́nà kóló. Àmẹ́ kọ́kọ́ nu ilé aṣọ ná. Àmẹ́ ńlẹ̀ tọ́ ó náà fàlómi gbọ́. Ẹtẹ́ ìyígbèdò àṣì ti so àkọsúdọ̀ àkú ti pé ló ń kú fídó lámẹsẹ̀yàn ò gbọ́ ilẹ̀ kadodo mẹ́kọ́rọ́ ìhádọ́ àtọ̀ ohun.
1: It's too cold to track.

ṣe pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí. Èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 16 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn a máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde.